0: lójúkọ múdọ́ tí wò dó ti ké ọ ẹ tọ́nà àgbẹ̀tọ̀bí só ti ké sí dọ̀lẹ́lẹ́ lọ́gbọ́ èyí dọ́ta rọ akọ̀sódó àkútì pẹ́lúkúvidó lámẹ́sẹ́nu ọgbọ́lẹ̀ kájàchámẹ́ kọ́lọ́ yìí hádọ́wà tọwọ́ ó sọ àfọlọ́tẹ̀ ìnùnú ọ̀nà jùkọ̀ tógó jùkọ̀ lọ́pẹ́lẹ́mọ́ múdọ́ máma aráfàmẹ́ lè tógó nígbà dì ìhò lè pépé máa kọ́ máa kọ́ gbálí gbálí wà tó àkú ọmẹ lè kàlẹ́kà yá hàn àgbẹ̀tọ̀ ó pọ́ ányá múdọ́ lè ní ti amẹ́ríkà kọ́ lómi ilé nkékè wíwọ̀n àdénú zàlìkì ó lé ti lọ báyìí nkékè àmàdé tọ́lọ́nà àfọwúlétí lè kó etí mẹ́mi lè wà tó àmẹ́ hlẹ̀ tọ́ wà tó àkú ẹ̀dú ọmẹ lè kàlẹ́kà yá hlẹ̀ mi gòdùgòdù tọ́ wà sọ kúpọ̀n tí ní wo má vi aṣọ nọ mi kúpọ̀n lọ yá ná lọ́múdọ́ lè ní ti mi àkọ́ kóló fínì mi àbẹ́ kọ́ ẹ lọ ìdí mi àpọ̀ ẹ lè mi àṣọ lọ́nà kóló àmẹ́ kọ́kọ́ nùí dé aṣọ nọ àmẹ́ hlẹ̀ tọ́ ó nà va lómi gbọ́ ẹtẹ ìyígbèdò àṣì ti so àkọsódó àkútì pẹlúkúvidó lámẹsẹyìn ò gbọ ilé kadodó mẹkọrọ ìhádọ àtọ o.
1: Oh, can we do it again?
2: Yeah.
1: You know when you do things for God, you must do them bigger. Oh, so we're going triple.
2: All right.
1: Listen to the whole flow now.
3: Yeah.